0: ìwé Hosea orí kẹrin ẹsẹ kẹfà fi yé wa wípé àwọn ènìyàn mi ṣègbé nítorí wọn kò ní ìmọ̀ ìmọ̀ ọlọ́run lẹ́kúnrẹ́rẹ́ pẹ̀lú àmúlò rẹ̀ mímú ní gbégbé ayé tó wọ ọlọ́run èyí ló ṣe okùnfà àgbékalẹ̀ ètò kan tí a pè ní àkókò ìsíníyè lórí ètò tá a pè ní àkókò ìsíníyè láti máa mú ògidì ọ̀rọ̀ ọlọ́run tọ̀ ní wá èyí tí ó máa pe asáko padà wálé tí àrídájú ẹ̀rí ìgbàláwẹ̀ òfin ní bọ́sọ̀nù látẹnu bàbá wa pastor joseph adéwùmí látinú ìjọ christ deliverance liberation church tó wà ní number one liberation street òsèré ní lọrin bí ẹ ti wá ń farabalẹ̀ láti máa tẹ́tí sí ètò yìí ọlọ́run tìkára rẹ̀ yóò fi ọ̀rọ̀ náà yé yín yóò sì farahàn yín ẹ ó sì di alábòkún fún lórúkọ jésù ẹ máa bá wa ká lọ.
1: Baba ni orúkọ Jésù.
2: Amen.
1: Apata yera ya dupa ya gbenga to dupa yin ni Olorun.
2: Thank you Lord.
1: Adupe fun opolopo ana adupe fun ore ofe yin.
2: Thank you Lord.
1: Adupe fun ayite fi ngba wa.
2: Thank you Jesus.
1: Agbenga fun wakati dara dara wakati si niye. An lo si noro Olorun ro ni wakati oya soro jade.
2: Amen.
1: Emi mimo eyin le nise gbakoso.
2: Amen.
1: Gbenu mi soro.
2: Amen.
1: Gbakoso.
2: Amen.
1: Adupe pe ti se.
2: Thank you Lord.
1: Jesus Christi Oluwa wa.

0: dànù.
1: Ọlọ́run ẹ̀rí ìpè àwọn ẹni rẹ̀ tó dájú. Ló pe bàbá wa Pastor Joseph Adéwùmí láti máa jíṣẹ́ ẹ̀yìn rere tú òǹdè sílẹ̀ nínú èyíkéyìí ogun gbogbo nínú ìjọ Christ Deliverance Liberation Church níbi tí Ọlọ́run ti ń ṣẹ́ gbogbo ogun wọlẹ̀ pátápátá. Gbogbo ẹni tó sunkún wọ Christ Deliverance Liberation Church ni wọ́n fò fáyọ̀. Bógun ti ń ṣẹ́ nìdí ń já làwọn èèyàn ń gbari lọ́wọ́ Olúwa lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ bàbá wa Pastor Joseph Adéwùmí. Ṣé ẹ̀mí mímọ́ Ọlọ́run gbowó.

ọlọ́run ẹ̀rí ìpè àwọn ẹni rẹ̀ tó dájú ló pe bàbá wa pastor joseph adéwùmí láti máa jíṣẹ́ ẹ̀yìn rere tú òǹdè sílẹ̀ nínú èyíkéyìí ogun gbogbo nínú ìjọ christ deliverance liberation church níbi tí ọlọ́run ti ń ṣe gbogbo ogun wọlẹ̀ pátápátá gbogbo ẹni tó sunkún wọ christ deliverance liberation church ni wọ́n fò fáyọ̀ bógun ti ń ṣe nìdí ń já làwọn èèyàn ń gbari lọ́wọ́ olúwa lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ bàbá wa pastor joseph adéwùmí tí ẹ̀mí mímọ́ ọlọ́run gbowó wọn ṣiṣẹ́ ìyanu ìwọ náà máa bọ̀ nínú ìjọ christ deliverance liberation church kí ọlọ́run alágbára jù lọ sókè ìṣòro rẹ di pẹ̀tẹ́lẹ̀ kí ni àlàkọjá rẹ ṣe àìsàn ọjọ́ pípẹ́ ni ogun ayé àlákàlà ká máa jẹ lójú oorun àìtẹ́jẹ́ àìrọ́wọ́mú ogun promise and fail àìrọ́kọráyafẹ́ àìrọ́mọbí ó yá máa bọ̀ kí ọlọ́run liberation sọ yẹ̀yẹ́ rẹ di ayẹyẹ kò wá sẹ́ni tó wọ christ deliverance liberation church tí ò lẹ́rìí lórúkọ jésù ìwọlẹ̀ rí kan christ deliverance liberation church wà ní number one liberation street òsèré ní lọrin fún ẹbí àdúrà ìtọ́ni tàbí ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pé bàbá wa sórí ago 08030695787 08030695787 máa bọ̀.

lakarale erewa lakeru ona mo de wara wara bi eji ale mo de wara wara bi eji owuro mo su si de papapa bi eji yaleta kombo eku amojiba imu gbongbo ona mo kiyin ku amojiba ise mo wan ki wipe eku amojiba mi bakona ni mo tun kiyin o wipe eku ami ti gbo mi gbogbo bi te tin gbo mi ni wakati owo yi ọpẹ ni feledumare ọba akọda aye ọba ṣẹda ọrun ọba tó mọ wá tó tún fún wa ní orí ọfẹ tẹ fi ń gbọ mi wò mí ketekete ọsẹ tó lọ la ń dágbére fúnra wa lórí ètò kì í wá ṣe mímọ ṣe wa o kì í ṣe agbára wa orí ọfẹ ọlọrun lèmi àti ẹyìn rí gbà tẹ tún fi ní àǹfààní láti máa gbọ mi ketekete ẹ̀yin ṣe ń darapọ̀ mọ́ mi lórí ètò yìí fún ìgbà àkọ́kọ́ ètò ẹgbẹ́ ìyẹ̀wò rere dòdò lógorí atẹ́gùn láti ìkànnì diamond fm ẹ má wàá fòjòpòjò ẹ má fòjòpòjò tèmi torí ọ̀tọ̀ lòjò ọ̀tọ̀ lójò ọ̀tọ̀ sí lòjò òjò lọmọ tó gbólúbi kọ́rùn wá sí ilé ayé òjò lómi wẹliwẹli tó ń rọ̀ látòkè òjò lọmọ tó ń sáré kiri níjọ ogunle èmi ò wá kí n ṣòjò mi ò ń ṣòjò n ò ń ṣòjò olúbùkọlá ọmọ borí owó ọ̀nàrẹ́bù ambassador ọmọ bíi ọmọ ológo tó ń rògòlò tó máa rògòlò títí di ọjọ́ alẹ́ amọ́lára bí òyìnbó awẹ́lẹ́wà bí ẹyẹ ọ̀kín èmi náà kọ́ ọ àánú ọlọ́mọrí gbà ẹ kì mí délédélé ẹ pè mí ní ọmọ wá ọmọ ẹkùn ọmọ akakabu gba onírú ọmọ òkú òrí kòtò sá ọmọ ṣẹkúnṣẹ kì í bogun lẹ́rù ọmọ onílùú ìjẹrò èkìtì èkìtì kẹ.

àwọn kọ́ńbọ́ kí ìròyìn tó jáde ní àárín ọ̀sẹ̀. Kò sí gómìnà tó ní àṣẹ láti dá iṣẹ́ ẹgbẹ́ awakọ̀ NURCW dúró nípínlẹ̀ rẹ̀. NURCW ṣe ìkìlọ̀ fún gómìnà Adémọlá Adélékè nípínlẹ̀ Ọ̀ṣun. Ẹ ò gbọ́dọ̀ fa wàhálà kankan o. Ìmáàmù mọ́ṣáláṣí tí wọ́n gún lọ́bẹ lẹ́yìn àdúrà fi ohùn ránṣẹ́. Àwọn ọ̀dọ́ bẹ̀rẹ̀ ìfẹ̀hónúhàn lórí ìpànìyàn lemọ́lemọ́ tó ń wáyé nípínlẹ̀ Ọ̀ṣun. Orí mi ni Garuba fẹ́ gé féú. Ọwọ́ tí mo fi dáàbò bo ara mi ló padà fi àdá ọwọ́ rẹ̀ gé. Adájọ́ tí olùjẹ́jọ́ fi àdá gé lọ́wọ́ lásìkò ìgbẹ́jọ́ sọ̀rọ̀ síta. Ọwọ́ pálábá ọkùnrin kan tó lọ jí wáìnì ní supamákẹ́ẹ̀tì Ségi. Ọwọ́ ṣìkú àwọn agbófinró ti àwọn afurasí mẹ́ta kan tí wọ́n pọnmi òkèrú todò nílùú Òṣogbo. Àwọn èèyàn ń gbóṣùbọ̀ ara bàǹdẹ̀ fún awakọ̀ ọkọ̀ àjàgbé agbépo pẹ̀lú ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ nílùú Iwo. Ẹ mọ owó ilé tẹ ẹ bá fẹ́ gbà, ẹ mọ yẹ̀wò dáadáa o, ẹ̀yin ayálégbé. Obìnrin kan ló kígbe síta o látàrí bí ilẹ̀ pálọ̀ rẹ̀ bó ṣe dédé rì tó sì lọ já sí inú sọ́kàwé nínú ilé kan eléyìí tó ya gbé. Oníṣòwò kan nínú ọjà aládi ipò ẹni ọdún márùndínlógójì ló káwọ́ pọ̀yìn rojọ́ nílé ẹjọ́ o lórí ẹ̀sùn pé ó lu mílíìkì ọmọ ọdún mẹ́tàlá nínú ṣọ́ọ̀bù rẹ̀. Ọ̀rọ̀ di bó lọ ìyá mi pẹ̀lú bí ọkùnrin kan ṣe lu ìyàwó tó ń fẹ́ tẹ́lẹ̀ lálùbami lẹ́yìn tí ìyàwó yìí ṣe àbẹ̀wò sínú ilé rẹ̀ láti rí àwọn ọmọ tán jọ bí. Ọwọ́ tẹ ìyá àtọmọ lórí ẹ̀sùn wípé wọ́n jí ọmọ méje kan nílùú Ọ̀nìṣà. Orí adé ọrùn ilẹ̀kẹ̀ nípínlẹ̀ Kwara dágbére fáyé lẹ́yìn tó gba ìtúsílẹ̀ ní páńpẹ́ àwọn ajínigbé. Akẹ́kọ̀ọ́ tó ti wà ní ìpele tó kẹ́yìn ní fásitì OAU gbẹ̀mí ara rẹ̀. Wọ̀nyí náà ni àwọn kọ́ńbọ́ kí ìròyìn tó bá mi wọ́de ètò fún ti tòní. Ẹ wá nǹkan fi ìdílé tàbí kẹ fi ìdílé nǹkan kí mo tún ṣùrò yángan dé ìsàlẹ̀ ìkòkò. Ẹgbẹ́ àwọn awakọ̀ nílẹ̀ Nàìjíríà ẹ̀ka ti NURCW ti sọ pé kò sí gómìnà ìpínlẹ̀ kankan tó ní àṣẹ láti dá gbogbo iṣẹ́ wọn dúró nípínlẹ̀ rẹ̀ lábẹ́ òfin. NURCW ẹ̀ka ti Musiliu Akinsanya tọ́pọ̀ mọ̀ sí MC Olúọmọ ló sọ̀rọ̀ yìí o lásìkò tí wọ́n ń búra fún ìgbìmọ̀ Adelé ẹgbẹ́ tí yóò ṣe àkóso ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Níbẹ̀ ni wọ́n ti sọ pé ìgbésẹ̀ gómìnà Adémọlá Adélékè láti dáwọ́ gbogbo iṣẹ́ NURCW nípínlẹ̀ Ọ̀ṣun dúró kò bá òfin mu o, kò sì bá ìlànà tí wọ́n fi dá ẹgbẹ́ náà sílẹ̀ mu. Igbákejì ààrẹ àpapọ̀ ẹgbẹ́ NURCW Aliyu Isa Ore ló sọ èyí di mímọ̀ níbi tó ti ń búra fún àwọn olóyè fìdí ẹ tuntun náà. Ore sọ pé àwọn olóyè tuntun yìí ni yóò ṣe àkóso gbogbo iṣẹ́ NURCW nípínlẹ̀ Ọ̀ṣun títí ìgbà tí wọn yóò fi yanjú àwọn aáwọ̀ tó ń ṣẹlẹ̀ ńbẹ̀. Nínú ọ̀rọ̀ rẹ̀ Ore jẹ́ kó di mímọ̀ pé ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun dá gbogbo iṣẹ́ ẹgbẹ́ wa dúró nípínlẹ̀ Ọ̀ṣun èyí tó jẹ́ pé wọn kò ní agbára náà. Kò sí gómìnà ìpínlẹ̀ kankan o tó ní agbára láti dá iṣẹ́ NURCW dúró ní ìpínlẹ̀ rẹ̀ nítorí pé a kò sí lábẹ́ ìpínlẹ̀ kankan a ní ìwé òfin tó dẹ́gbẹ́ yìí sílẹ̀. Ore ló sọ bẹ́ẹ̀. Ìjọba ìpínlẹ̀ Sokoto ti pàṣẹ kí wọ́n gbé mọ́ṣáláṣí ìlúkú wá ju mart tó wà ní Màbéèrè nílùú Sokoto ti pa o lẹ́yìn tí wọ́n gún àáfàá kan Musa Lukawa lọ́bẹ níbẹ̀. Ìjọba ìpínlẹ̀ náà tún pàṣẹ kí wọ́n bẹ̀rẹ̀ ìwádìí tó péye lórí ohun tó ṣokùnfà ìṣẹ̀lẹ̀ ọ̀hún pẹ̀lú ìkéde pé mọ́ṣáláṣí náà ti di ibi tí wọ́n ti hùwà ọ̀daràn. Àṣẹ yìí ló jáde nínú àtẹ̀jáde kan tí agbẹnusọ ìjọba ìpínlẹ̀ ọ̀hún Abubakar Bawa fi léde láàárọ̀ ọjọ́ Ìṣẹ́gun.
ile ise olopa ipinle na so pe awon ero inu moselashi ohun kolu eni togun afa awon lobe ti won si lu titi ti emi fi bo lenu re agbemiso ile ise olopa sokoto ahmed rufai so pe nkan bi ago meji ku iseju mewo osan lawon gba ipe pajawiri nipa isele na oni iwadi awon fi han pe leyin adura ni afurasi na wo inu moselashi ohun to si kolu lukuwa pelu obe owo re ti won to gbe afa na lo si ile iwosan fun itoju wayi o lukuwa ti fi oranse si awon alasileyin re ki won ma fa wahala kankan o fi ku pe ara un ti nbale leyin ikolu na awon odo nipinle osun se iwode ife onuhan lati fi itara han lori ipaniyan ton waye nipinle osun iwode yi lo waye leyin ku olalekan oyeyemi eni si opo yan mo si emia ajagunbade ni garage mefia nilu ile ife nipinle osun ni ojo aiku ojo sunday ojo ketala osu kesan odun ta wa yi yato si ajagunbade awon olopa tun kede pe awon se awari oku okunrin mi ninu garage ohun lojo keji ti won si fidi re mule pe opo eyan lo tun fara pa o nibi ikolu to waye na ohun ti won ni o fa ikolu ohun lo da lori gbigba akoso garage na eyi ti won lo sokun fa fanfa laarin awon egun ton se akoso garage saaju eto idibo sipo gomina ni ipaniyan waye lokan ojokan eleyi so mu opo emi awon odo lo ti gomina ademola adeleke si kegba jare sawon olopa lati jikiri si ojuse won ki won fi opin si ipenija abo tun waye ohun ti opo eyan ro ni pe gbogbo ipaniyan yi ma di oyin igbagbe nigbati eto idibo ba pari sugbon kaka kewe agbon ode lile ni nle si o eyi lo mu ki awon odo jade lati fi ehonu won han lori ipenija na nigbati won ba egbe yewo soro okan lara awon oluwode ti won se iwode na ni ilu ilesa so pe o jo pe asiri awon oloselu to n se agbateru awon janduku lati ma da iluru ti n fi oju won de bayi o destiny woye pe awon ipaniyan tun waye saaju idibo lo mu ki awon eyan kan ma pariwo pe okun gbadọ de ba ipenija na o ni idi tawon se n se iwode na ko ju wipe awon fe ki opin de ba ipaniyan tawon ko si fe kawon oloselu ma nu awon janduku lati ma fi gbemi awon eyan nipinle osun ìṣẹ̀lẹ̀ àgbà ìyanu kan wáyé o nínú ilé ẹjọ́ kan níjọba ìbílẹ̀ fùfọ́rẹ̀ nípínlẹ̀ adamawa lẹ́kùn ìwọ oòrùn àríwá orílẹ̀-èdè nàìjíríà arákùnrin kan tó ń jẹjọ́ níwájú ilé ẹjọ́ kan ló fi àdágé ọwọ́ adájọ́ tó ń gbọ́ ẹjọ́ náà kúrò fẹ́u orúkọ adájọ́ tí ìṣẹ̀lẹ̀ láabi ìṣẹ̀lẹ̀ sí ni dáúdà hamman tó gbọ́ ẹjọ́ ní ilé ẹjọ́ agbègbè mayo in area court ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kẹjọ ọdún yìí ní ìṣẹ̀lẹ̀ yìí ṣe o lásìkò tó ń gbọ́ ẹjọ́ ọ̀rọ̀ ilẹ̀ láàrin dáúdà garuba ẹni ọdún 97 kan àti arákùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ ismail yusuf gẹ́gẹ́ bí ìròyìn ṣe fi léde ọ̀kan lára àwọn tí ọ̀rọ̀ ẹjọ́ náà ṣojú wọn ló sọ̀rọ̀ náà níwájú ilé ẹjọ́ lọ́wọ́ adájọ́ garuba ń bi ọkùnrin náà léèrè ìbéèrè tí kò yé bí adájọ́ náà ṣe ń gbìyànjú láti dá sí ọ̀rọ̀ náà nípa ṣíṣe àlàyé ìbéèrè yìí fún ni ọ̀gbẹ́ni garuba bá bẹ̀rẹ̀ sí ní yọṣù tètè sí adájọ́ náà adájọ́ náà ṣe àlàyé ìṣẹ̀lẹ̀ náà fúnra rẹ̀ fún àwọn akọ̀ròyìn ní ilé ìwòsàn tó ti ń gba ìtọ́jú lẹ́yìn tí olùjẹ́jọ́ gé ọwọ́ rẹ̀ fẹ́ú ó ní bí ọ̀gbẹ́ni garuba ṣe ń bú òun yìí ló tún lérí lẹ́ka pé òun lè ṣe nǹkan tó ju èébú tí òun bu adájọ́ náà lọ bí àwọn agbófinró ṣe ń gbìyànjú láti gbé ọkùnrin náà jáde kúrò nínú yàrá ìgbẹ́jọ́ náà ló bá sá mọ́ wọn lọ́wọ́ o tó sì lọ fa àdá yọ tó sì yọ kẹ́lẹ́kẹ́lẹ́ lọ mú àdá eléyìí tí ó fi pamọ́ sí àyíká ilé ẹjọ́ adájọ́ aman ṣàlàyé síwájú sí pé bí garuba ṣe ń gbé àdá náà bọ̀ lórí òun lòun sáré gbé ọwọ́ sókè láti dáàbò bo orí òun fẹ́ù làdá náà gé ọwọ́ òun tó sì kú díẹ̀ kí ó gé ọwọ́ náà já.

ṣe ni àwọn èèyàn ń gbọ́ ṣìbàrà bàǹdẹ̀ sí awakọ̀ ọkọ̀ àjàgbé agbépo kan o nílùú Iwo nípínlẹ̀ Ọ̀ṣun látàrí bí ọkọ̀ àjàgbé yìí ṣe dédé gbiná tí èéfín sì bo gbogbo agbègbè náà. Ìṣẹ̀lẹ̀ àgbọ́sọgbà náà ló ṣẹlẹ̀ o ní àdojúkọ Lado filling station tó wà ní ọ̀nà òpópónà Másọsẹ̀ Iwo sílùú Ìbàdàn lásìkò tí èéfín gba ojú ọjọ́ o tí iná sì bẹ̀rẹ̀ sí ní jókè òkè o ní ara ọkọ̀ àjàgbé agbépo náà. Ṣàdédé ni awakọ̀ yìí ló bá wa ọkọ̀ náà gúnlẹ̀ o lẹ́yìn tó ń wọ ọkọ̀ náà lọ pẹ̀lú bí iná ṣe sọ lára rẹ̀ bẹ́ẹ̀ náà ló ń wọ ọkọ̀ yìí o ló ń wà á pẹ̀lú iná tó sọ lára rẹ̀ lójú kan náà ló bá dédé dúró ló sì ṣe bẹ́ẹ̀ yọ ọkọ̀ àjàgbé yìí ló sì ṣe bẹ́ẹ̀ pin sí méjì o ibi tí ó ti wa ọkọ̀ yìí ó ṣe bẹ́ẹ̀ ó bá ge sí méjì sí ibi tí iná ti ṣe yọ títí ní ọ̀hún tí kò sì ráyè ràn mọ̀ síbi tí steering wà o tó sì jẹ́ wípé ibi táǹkà yìí ibẹ̀ nìkan ni iná tó ti ṣe yọ láwọn èèyàn bá gbóṣùbàrà bàǹdẹ̀ fún awakọ̀ náà. Ṣàyẹ̀wò ilé tẹ bá fẹ́ yàgbé dáadáa o ẹnìkan tó jẹ́ ayálégbé òun ló ké gbàjarè ó jẹ́ kó di mímọ̀ pé inú ilé tí òun yàgbé ó níṣe ní ilẹ̀ pálọ̀ ló ṣàdédé rí o lásìkò tó máa rí ni wọ́n bá rí pé sọ́kàwé òun náà ló já sí o ó jẹ́ kó di mímọ̀ pé sọ́kàwé ló gba abẹ́ pálọ̀ lọ o àmọ́ táwọn ò tètè ṣe àkíyèsí pé kiní ti rí díẹ̀díẹ̀ o lójú kan náà lórí àti chia àti gbogbo nǹkan tó wà nínú pálọ̀ gbogbo ẹ̀ ni wọ́n rí nínú sọ́kàwé àwọn à ń ké sí gbogbo àwọn aráàlú pé bẹ́ ẹ bá fẹ́ yálégbé ẹ máa wọlé tẹ bá fẹ́ yàgbé dáadáa o kó mọ̀ di pé ẹ ó lọ ya ilé tó jẹ́ pé sọ́kàwé yóò já sínú yàrá yóò já sínú pálọ̀ kó mọ̀ jẹ́rúfẹ́ ilé bẹ́ẹ̀ lẹ́yìn náà ó lọ yàgbé o.

oníkòkòrò gbérígbérí tí ò mọ̀mọ́dé ndùbí sí john ẹni ọdún márùndínlógójì òun náà ló káwọ́ pọ̀yìn rojọ́ o nílé ẹjọ́ májísrèètì ọgbà tó wà nílùú ìkẹjà o lórí ẹ̀sùn wípé ó jọ ìbálé ọmọ ọdún mẹ́tàlá kan nínú yàrá ìtajà rẹ̀ tó wà ní ladípọ̀ market mushin nílùú èkó olùjẹ́jọ́ náà ni wọ́n gbé wá síwájú májísrèètì abilékọ mo tanimọ̀lá lórí ẹ̀sùn wípé ó jọ ìbálé ọmọ ọdún mẹ́tàlá ẹsẹ̀ yìí òun náà ló takò àwọn abala òfin tó ń gbógun ti ìwà ọ̀daràn nílùú èkó tọdún 2015 ilé ẹjọ́ náà ni látọ̀dọ̀ adájọ́ ó ní kóhun tó gbọ́ ẹjọ́ náà rárá kó tẹ̀ sí lọ máa fi aṣọ péńpé roko ọba náà níṣẹ́ ni ìròyìn eléyìí dàbí sinimá àgbéléwò pẹ̀lú bí arákùnrin kan sórúkọ rẹ̀ ń jẹ́ Akinola Toluwa ẹni ọdún 54 bó ṣe di mímọ̀ pé ó bára rẹ̀ o nínú ilé ẹjọ́ májísrèètì àgbà tó wà nílùú Adó-Èkìtì lórí ẹ̀sùn wípé ó dá bátànì ìyà sí ara ìyàwó rẹ̀ tó fẹ́ tẹ́lẹ̀ olùjẹ́jọ́ òun náà ló sọ fún ilé ẹjọ́ o wípé òun kò jẹ̀bi ẹ̀sùn eléyìí tí wọ́n fi kan òun nígbà tí àgbẹ̀fọ́ba asp akínwálé oríyọmí tó ń fi ọ̀rọ̀ náà tó ilé ẹjọ́ létí ó jẹ́ kó dimọ̀ pé olùjẹ́jọ́ jẹ̀bi ẹ̀sùn eléyìí tí ó ṣẹ̀ ní 60 oṣù keje ọdún tí a wà yìí ní agbègbè kan tó wà ní Ìkẹ́rẹ́ ní ìpínlẹ̀ Èkìtì ó jẹ́ kó dimọ̀ pé ọkùnrin àti ìyàwó rẹ̀ ni wọn ò jọ gbé papọ̀ mọ́ tó sì sì jọ píyà àmọ́ tí arábìnrin yìí sọ wípé òun fẹ́ wá wo àwọn ọmọ òun nígbà tó gúnlẹ̀ sínú ilé náà láti wo àwọn ọmọ rẹ̀ òun náà ni arákùnrin yìí ló bá mú igi ló bá fi rẹ̀ sí nílùú ní àlùbami ẹ̀wà ó lu bí ẹni lu aṣọ òfin ni o tó sì dá bátànì sí lára eléyìí ló wá ṣokùnfà bí arábìnrin náà bó ṣe gba ilé ẹjọ́ lọ o ẹsẹ̀ yìí ni wọ́n tako àwọn abala òfin tó ń gbógun ti ìwà ọ̀daràn nípínlẹ̀ Èkìtì tọdún 2021 agbèfọ́bọ́ sọ fún ilé-ẹjọ́ wípé kó sún ìgbẹ́jọ́ náà síwájú o láti lè fún un láàyè kó ń ṣe àyẹ̀wò ẹjọ́ náà dáadáa májísrèètì àgbà arákùnrin àbáyọ̀mí adéọ̀ṣun ó fààyè bẹ́ẹ̀lì sílẹ̀ fún olùjẹ́jọ́ o pẹ̀lú ₦100,000 pẹ̀lú onídúró méjì ó wá sún ẹjọ́ náà sí 16 oṣù kẹwàá ọdún tá a wà yìí. Orí adé ọrùn ilẹ̀kẹ̀ nípínlẹ̀ Kwara onígbèsì ti ilẹ̀ ìgbésì ọba Moses Ayinlóye ìwé dùnmóye kínní ọmọ ló ti tẹ́rí gbaṣọ o lẹ́yìn tí ó gba ìtúsílẹ̀ lákàtà àwọn ajínigbé níjọba ìbílẹ̀ ìsìn nípínlẹ̀ Kwara orí adé ọrùn ilẹ̀kẹ̀ ni wọ́n jí gbé lọ́jọ́ 22 oṣù kẹjọ lásìkò tí àwọn akógunjàlú ya bo agbègbè náà lẹ́yìn ọjọ́ 5 ni wọ́n túlẹ̀ o àmọ́ tí wọ́n kéde ìpapòdà rẹ̀ lọ́jọ́ Sátidé látọ̀dọ̀ ẹni tó jẹ́ àárín àpapọ̀ ọmọ ìbílẹ̀ ìgbómìnà bísífà káyọ̀dé tó sì sọ wípé tẹdútẹdù náà làwọn fi ń kéde ìpapòdà orí adé àwọn tó jẹ́ ọrùn ilẹ̀kẹ̀ fásitì OAU nílùú ilé ìfẹ́ ni wọ́n kárí bọnú o látàrí

0: Olúwa Olúwa wa orúkọ rẹ ti ní ìtò gbogbo ayé.
1: Ó ní yìí o.
0: Ọlọ́run àwa yóò gbójú wa sórí òkè wọn ni.
1: Bẹ́ẹ̀ni.
0: Níbo ni ìrànlọ́wọ́ wa yóò ti wá? Ìrànlọ́wọ́ wa yóò ti ọwọ́ Ọlọ́run ọba òkè wá.
1: Bẹ́ẹ̀ni.
0: Ọlọ́run tó dá ayé àti ọ̀run.
1: Kábíyèsí.
0: Ọlọ́run a fìbà fún ọ.
1: Ìbá.
0: Torí pé ìwọ làkọ́kọ́.
1: Ìwọ ni.
0: Ìwọ ni ìbẹ̀rẹ̀.
1: Bẹ́ẹ̀ni.
0: Ìwọ lòpin.
1: Ìwọ ni.
0: Alfa ni ọ́ àti Omega. Ìwọ ló dá ayé.
1: Ìwọ ni.
0: Ó ṣẹ̀dá ọ̀run.
1: Bẹ́ẹ̀ni.
0: Ó dá àwa èèyàn sórí ilẹ̀ yẹn
1: dáyé.
0: Bẹ́ẹ̀ni. Oníka mọ mi. Kásì mọ mi. Kásì mọ mi nǹkan. Ìwọ ló ti mọ wá. Kíyà wa kó tó mọ̀ wá. Ọlọ́run ajúbà rẹ̀ lálẹ́
1: òní. Ajúbà.
0: Gbogbo ògo jẹ́ ti tiẹ̀. Torí pé ìjẹjọ rèé. Tá à ń sọ pé à ń lọ. À ń bọ̀ wá. Ọ̀pọ̀lọpọ̀ òjò ló ti rọ̀.
1: Ó rọ̀.
0: Tilẹ̀ ti fà mu. Ṣùgbọ́n tó bá jẹ́ pé táwọn èèyàn ni.
1: Bẹ́ẹ̀ni.
0: Mo fẹ́ ká débí lénìí.
1: Débò.
0: A máa fìbà fọ́ Ọlọ́run ọba òkè. A gbé ọga. Torí pé oṣun tuntun nínú ayé wa. Ó mú wa lọ níjẹjọ. Ó tún mú wa padà lénìí.
1: Bẹ́ẹ̀ni.
0: Ọlọ́run ògo ni forúkọ
1: rẹ̀.
0: Àtúndé lálẹ́ tẹ̀ní náà
1: lu
0: ẹ̀ka àbọ̀ sórí ètò tá a pè ní o. Àràǹdá o.
1: Àràǹdá ẹ̀kùn.
2: Yàgbó yàájú ọkùnrin ogun. Yàgbó yàájú.

0: Dọ̀rẹ́ Adéọmọ Adé náà ní Abẹ̀hun o a ti wà nílùú ilẹ̀ Iran padà nílùú Tehran ilé ẹ̀kọ́ kan rèé Payam Noor University níjẹ́ Payam Noor University tá a dálẹ̀ ilé ẹ̀kọ́ ìjọba ní lọ́dún 1987 ni wọ́n dálẹ̀ o pé òǹkà akẹ́kọ̀ọ́ mélòó ni wọ́n rán ẹ̀rọ tí wọ́n gbà wọlé 818,150 ni o 818,150 o rí pé èrò pọ̀ bí wọ́n ṣe ṣàwárí àwa jáde ilé ẹ̀kọ́ òun náà ló tún ti gbọ́ yẹn o ṣeun bàálàbúlé o. Dọ́dọ̀ yín padà.
1: Káàbọ̀.
0: Ẹjẹ́ àtúnṣe báyìí.
1: Ọ̀ya.

0: ìfọ̀nsẹ̀ tó wà yín wá pẹ̀lú bàálù ibà alábúlé o ibi tí mo tún gbé yín wá yìí orílẹ̀-èdè bolẹ̀ tún bára yín
1: orílẹ̀-èdè bo
0: ni Bangladesh ni nílùú Gàsípọ̀ bí mo ṣe ń sọ
1: ìlú Gàrípọ̀ wọ́n ní nílùú Gàrípọ̀
0: Gàrípọ̀ lóòótọ́ bóyá kẹ́ ẹ ra ṣúgà kàti kúlé ẹ bá ti rà á dání ẹ wọnú bàálù alábúlé o Gàsípọ̀ nílùú yìí jẹ́ ní ilẹ̀ Bangladesh lọ́hùn-ún òun ilé ẹ̀kọ́ yìí wọ́n ń pè ní Bangladesh Open University ilé ẹ̀kọ́ tẹ́ ń wò yìí Bangladesh Open University ní jẹ́ ilé ẹ̀kọ́ ìjọba ni o ọdún 1992 náà ni wọ́n ṣàwárí àwájáde rẹ̀ tí wọ́n dá ilé ẹ̀kọ́ yìí lẹ̀ o ẹ wá pé òǹkà àwọn akẹ́kọ̀ọ́ mélòó ni wọ́n ń rò tí wọ́n ń gbà wọlé ẹ̀kọ́ yìí ó dá 650,000 níyẹn
1: ni wọ́n lò ká
0: o tóbi 650,000 làwọn akẹ́kọ̀ọ́ tí ń bẹ níbẹ̀ tí wọ́n ń gbà wọlé o
1: wọ́n pọ̀
0: òun náà lẹ́dẹ̀ tí mọ̀ nírọ̀rùn yìí
1: lórí
0: tòkútà lẹ́ òní.

ẹnikẹni mo tún dọdọ tiẹ náà padà nìyẹn lórí ọrọ àwọn fáfitì tó tóbi pẹlú èrò tí wọn ń gba akẹkọọ tó pọ dáadáa wọlé òun náà là ń bábọ yìí o nílé àgbáyé a ti wà ìlú tá a wà yìí indonesia wọn ń pè o ìyẹn orílẹ̀-èdè tá a wà indonesia ní jẹ́ o tó wárí ìlú tá a wà yìí jakarta ní jẹ́ jakarta ni o universitas tabuka ni wọ́n sì ń porúkọ fáfitì tó ń wò yìí universitas tabuka báwọn ṣe ń pè léde tiwọn ni o torí universitas tabuka táwọn ń pè yìí tó wà ń jakarta ní indonesia yìí ilé ẹ̀kọ́ ìjọba ni o ọdún 1984 ni wọ́n ṣàwárí àwájáre rẹ̀ tí wọ́n dá lẹ̀ o ní 1984 ni wọ́n dá lẹ̀ nígbà náà lọ́wọ́ pẹ́ o wá pé òǹkà àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n èrò wọn wọlé tí wọ́n gbà wọ́n wọlé sílé ẹ̀kọ́ yìí wọ́n jẹ́ 646,467 náà lòǹkà wọn níye ó pọ̀ ó dẹ̀ ti mọ̀ náà nìyẹn o lórí ètò náà láwà lálẹ́ òní tá a pè ní àràǹdà o.

0: Náà mo tún dé padà rí. Mo káàbọ̀. Mo kú rìn.
1: Ṣé ọkọ̀ bàálù ò jepo?
0: Adúpẹ́ ọlọ́ọ̀jọ́ ò jepo. Ó dá alágbọ̀n pé kò jepo òun. Lúgbẹ́ngà.
1: Mo
0: tún dọ́dọ̀ tiẹ̀ náà nìyẹn o. Mo fẹ́ mú ọ lọ sí àwọn ilé ẹ̀kọ́ mi ní ilé àgbáyé o. Ó dá náà ìkan rèé.
1: A fẹ́ mọ̀.
0: Ìlú tá a wà yìí náà pè ní Nepal.

àwọn tó dẹ padà nìyẹn kẹ́ni mo báwọ̀ náà nílé o ìlú tó tún wà india ní jẹ́ o ilẹ̀ india níbí o ìlú kan rè tí wọ́n pè ní pune nílẹ̀ india ìlú pune tó wà nílẹ̀ india yìí fáfitì kan bẹ́ẹ̀ university of pune níjẹ́ university of pune náà wò lọ́ọ̀kan yìí ilé ẹ̀kọ́ ìjọba ló náà wọ́n ṣàwárí àti àwájáde ilé ẹ̀kọ́ fáfitì yìí lọ́dún 1948 mọ̀ ni 1948 wọ́n ṣàwárí àwájáde rẹ o iye òǹkà akẹ́kọ̀ọ́ táwọn náà lè gbà kó mọ̀ páwọn náà tóbi lágbàáyé o 496531 ni o 496531 o létò létò tágbàdún tó mọ tiẹ̀ làwọn náà tó o wọ́n ṣeun o dẹ̀ ti ń gbọ́ o ti ń mọ̀ náà nìyẹn o lórí ètò fún talẹ̀ ètò ní o ẹ jẹ́ kí n tún lọ sọ́dọ̀ olúgbẹ̀ngà.

0: dé padà nìyẹn.
1: Káàbọ̀.
0: Alábúlé o.
1: Ìdá o.
0: Ẹ̀lẹ́ bẹ̀ mo ka yín mọ́.
1: Ẹsẹ̀ yẹ da fún ọ.
0: Mo ń gbé yín lọ orílẹ̀-èdè kan ni.
1: Ma fẹ́ mọ bẹ́ẹ̀.
0: Mo fẹ́ gbé yín lọ sí orílẹ̀-èdè India.
1: Èyí
0: tí wọ́n pè ní Sikkim. Nílẹ̀ India ìlú Sikkim.
1: Ọ̀dà Sikiru àbí. Ìlú Sikiru.
0: Irọ́.
1: Ibo.
0: Sikira
1: ni. You know that.
0: Alábúlé o. Ìlú Sikkim.
1: Tọ́.
0: Ilẹ̀ India rèé. Sikkim Manipa University ni ilé ẹ̀kọ́ tẹ́ ń wò ń jẹ́ o.
1: Ibà.
0: Sikkim Manipa University.
1: Yọ̀sí o.
0: Òní ń jẹ́ o. Ilé ẹ̀kọ́ aládàáni ni. Èyí tá a ṣàwárí wá jáde tí wọ́n ṣe àdásílẹ̀ rẹ̀ lọ́dún 1995 o.
1: Ọ̀pẹ.
0: 1995 ni.
1: Ọ̀nàjì.
0: Private school ni o. Ṣùgbọ́n bó ṣe jẹ́ private university yìí.
1: Bẹ́ẹ̀ni.
0: Iye òǹkà akẹ́kọ̀ọ́ tó lè gbà báyìí tó lè ẹ̀rọ. 390,000 ni.
1: Ọ̀pọ̀.
0: 390,000. Ó pọ̀.
1: Bẹ́ẹ̀ni.
0: Kódà ẹ̀ ti ń mọ̀ náà nìyẹn bó ṣe ò púpọ̀ tó.
1: Àpò rire.
0: Lórí ètò ẹ̀kọ́ rire o.

gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka amúlùúdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o diamond fm ìkànnì tó ń tàn yẹrin yẹrin.

0: ohun pàtàkì ni ìlera jẹ́ fún ni àrùn tó takú tó lóhun ò ní bí rè sọ fún báyìí wípé kì í ṣe lé rẹ̀ ilé iṣẹ́ miracle arts international mr guarantee àgbà oníṣègùn ìbílẹ̀ tó mọ ewé ẹ̀tẹ́gbò tó fi ń sọmọ aráyé lóore ti dé láti ṣàyẹ̀wò àìlera lóríṣiríṣi ọ̀nà pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé kí wọ́n lè mọ àìsàn tó ń bá ọ fínra àìsàn wo ló ń ṣèwọ tó o ti rò pé ò sọ́nà àbáyọ àwọn kòkòrò ara ti ń fa ìṣòro ságọ̀ ara ẹni ọwọ́ ó máa kú rìrì kẹsẹ̀ ó máa kú rìrì ojú ẹni ó máa wò bàìbàì lára ó máa yún ni àìlèṣe dédé ọmọkùnrin àti nǹkan àlejò ọmọbìnrin tí ń ṣe ségesège tí ó mú kíni obìnrin ó máa wú lábàdì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tètè gbéra báyìí máa bọ̀ wá sílé iṣẹ́ miracle herbal international mr guarantee ó lè jẹ́ mọ̀ràn lásán ló nílò lọ́rọ̀ rẹ ó sì dayọ̀ ó ti tọgbọ́ tọgbọ́ igbó ti dí ó ti tọ̀nà tọ̀nà ọ̀nà ti gbàyà mọ wulẹ̀ sòkò kiri mọ́ o fún èyíkéyìí ìṣòro tó ń bá ọ fínra ẹ máa pè sórí nọ́mbà yìí 0706679793 lẹ́ẹ̀kan sí 0706679793 ilé iṣẹ́ miracle herbal international mr guarantee ló sọ pé a ò ní fàìsàn lògà
1: ẹ káàbọ̀ sórí ètò ìlera rẹ ṣe pàtàkì láti ilé iṣẹ́ miracle herbs international mr guarantee olóòtú ìṣètò àti ìsan ara ibikíbi tí ẹ bá ti ń bọ̀ sọkalẹ̀ ní ilé epo nnpc gáàkànbí ìsàlẹ̀ ní ìlú ìlọrin yà sí ọ̀nà tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé epo ládojúkọ aláǹgbá pẹ̀tẹ́ẹ̀sì tó wà lẹ́gbẹ̀ẹ́ rotnus ní ọ́fíìsì wa rí i wípé orí bánà wa ń bẹ̀ kó o tó wọlé o tàbí kí o pè mí sórí nọ́mbà mi 0706679793 lẹ́ẹ̀kan sí 0706679793 tàbí kí ẹ pè mí sórí nọ́mbà eléyìí 0703650-8206 lẹ́ẹ̀kan sí 0703650-8206 gbogbo ohun tọ́lọ́run dá dáadáa mọ̀ ni kò sí àrùn tí kò lóògùn torí ọlọ́run ti dá ògùn síwájú àìsàn àyàfi tí ìwọ kò bá ti pàdé ènìyàn kan gbòógì tó kájú ẹ̀ ní ilé iṣẹ́ miracle herbs international mr guarantee àwa kì í ṣe awogba àrùn àrùn tí a kó láti ibi ẹ̀gbin láàrin ọkùnrin àti obìnrin àrùn ojú ara làwa ń tọ́jú wọ́n lè pè ní urinary tract infection pelvic inflammatory disease tàbí bacterial infection àrùn ojú ara ni gbogbo wọn a lè kó àrùn ojú ara láti ibi ìdọ̀tí ilé ìgbọ̀nsẹ̀ láàrin ọkùnrin sí obìnrin àpẹẹrẹ wo ni ìwọ yóò máa rí tí o bá ní àrùn ojú ara títa ríro tí o bá fẹ́ ṣẹ̀yọ́ kúrọ̀kúrọ̀ lójú ara àti gbogbo ara ara yíyún ara jíjájẹ inú rẹ yóò máa kùn ẹ̀yìn ríro ara títa ara gbígbóná ìtọ̀ rẹ yóò máa yẹ́lò pẹ̀lú ibà lóòrèkóòrè ara gbígbóná láti inú wá internal heat nǹkan yóò máa rìn káàkiri ara rẹ tàbí kí nǹkan funfun kí ó máa jáde lójú ara rẹ tí obìnrin ò bá tètè mójútó àrùn ojú ara ó lè ṣe àkóbá fún àlejò obìnrin ó dẹ̀ lè dènà èrè ìgbéyàwó tí ọkùnrin ò bá tètè ṣe ìtọ́jú àrùn ojú ara ó lè sọ omi lọ́gbọ́lọ́gbọ́ ọkùnrin di omi lásán eléyìí lè ṣe àkóbá fún èrè ìgbéyàwó ní ilé iṣẹ́ miracle herbs international olóòtú ìṣètò a ti ṣe àrídájú oògùn ìṣètò lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ ìjìnlẹ̀ àti iṣẹ́ ìwádìí ìlera yóò sì jẹ́ tiẹ̀ lágbára ọlọ́run má wo ara rẹ níran kàn sí wa nílé iṣẹ́ miracle herbs international ibikíbi tí o bá ti ń bọ̀ sọ̀kalẹ̀ ní ilé epo nnpc gáàkànbí ìsàlẹ̀ ní ìlú ìlọrin yà sí ọ̀nà tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé epo ládojúkọ aláǹgbá pẹ̀tẹ́ẹ̀sì tó wà lẹ́gbẹ̀ẹ́ rotnus ní ọ́fíìsì wa rí i wípé orí bánà wa ń bẹ̀ kó o tó wọlé o tàbí kí o pè sórí nọ́mbà yìí 0706679793 lẹ́ẹ̀kan sí 0706679793 òun náà ni whatsapp nọmba mi tàbí kí ẹ pè mí sórí nọmba eléyìí 0703650-8206 lẹ́ẹ̀kan sí 0703650-8206 kí ni àpẹẹrẹ tí ìwọ yóò máa rí tí o bá ní àrùn ìṣètò ìwọ yóò máa ṣẹ̀yọ́ ní wákàtí sí wákàtí pàápàá jùlọ lálẹ́ eléyìí kò ní jẹ́ kí o rórun sùn dáadáa ẹ̀yọ́ rẹ yóò lẹ bí ẹ̀yọ́ ọmọdé ìnira gbíngbin pẹ̀lú títa ríro kí o tó ṣẹ̀yọ́ ìwọ yóò sì máa làágùn síbẹ̀síbẹ̀ ṣeréṣeré ni ó máa jáde tàbí kí ó má wá rárá ó máa ń gba àkókò pípẹ́ kí ẹ̀yọ́ tó jáde ẹ̀yọ́ yóò máa ṣẹ́kù sínú bladder ní gbogbo ìgbà ẹ̀yọ́ fífọ́nká bí iná wẹ́dà tí o bá tètè dìde ìwọ yóò ṣẹ̀yọ́ sára tàbí kí ẹ̀yọ́ má ní kọ̀ntì control ibi to ba joko lo nse yo si iwadi ijinle fi ye wa wipe apoju eran jije red meat pelu processed food le se akoba fun arun iseto e ma je efo pelu eso ki e si ma mu omi daada e sora fun oti mimu ti o ba tin pe 40 years toju ara tori bi o ba se ndagba si o se se ki o ni arun iseto ti o ba ni baba tabi aburo tabi egbon to ni arun yi o se se ki wo na ni toju ara re ijafara lewo iwadi fi ye wa wipe okunrin ti o ba nse ojuse re lodo aya re o le se idiku 20% lati ni arun iseto ti a o ba tete toju arun yi o le ba bladder je tabi ko se akoba si kidinrin yo si so okunrin di akurete ni ile ise miracle herbs international mr guarantee olootu iseto ati se aridaju ogun iseto ojo ti a ba bi ewure lo ma rin ojo ti iwo ba bere si ni lo ogun wa ni iwo yo bere si ni ri ayipada lagu ara re at fast gbe igbese kia kia ko si to wa wa ni ile ise wa ohun tawon eyan ri oni won fin kan sara si wa ni won fin pe wa lotun ni won fin pe wa losi iwo na ma bo tori aisan ni pa memora kin pa tun mi sita kin tu ole loruko ohun o wa so pe o ti nawo nawo nawo o ti logun logun logun sibe sibe o ri ayipada o tin so pe na lai na lai igba ti na true by koja enikan o mo ni mo gbe igbese kia kia lori arun to nba ofinra nitori igbese to ba gbe ohun ni o mu oku ninu arun to nba ofinra iwo sati ma bo wa si le ise miracle herbs international mr guarantee ibikibi ti o ba tin bo sokale ni ile epo nnpc ga kan bi sale ni ilu lorin ya si ona to wa legbe ile epo ladojuko alangwa petesi to wa legbe rotnus ni ofisi wa ri wipe ori bana wa nbe ko to wole o tabi ki o pe sori number yi 07066799793 lekan si 07066799793 ona ni WhatsApp number mi tabi ki e pe mi sori number eleyi 07036508206 lekan si 07036508206 nje o fe gbe igbese aye alaafia nje o mo wipe arun to nda e laamu o le je afowofa latara ijekuje imukumu ati lilo ara eni nilukulu pelu aise ayewo ara re lore kore ti o ba fe gbe igbese aye alaafia toju isan ara re tori isan je opomolero ti isan re ba wa laafia yo soro fun aisan lati kolu e sugbon ti kude kude ba de ba isan ara re wahala ni yo de ba gbogbo ara boya isan ara ti e ti da ise sile ni o je ko ma rin wonku wonku abi o rin koloba koloba o le rin lati opo ina kan si keji to ma fi re o eje ka toju okan wa daada tori okan wa lo nlu awon isan lati gbe eje yi ka gbogbo ara wa ati lati da eje pada sinu okan wa e sora fun apoju iyo oti mimu processed food pelu apoju wahala stress eleele se akoba si okan wa inira yo de ba ara nje o mo wipe bi suga ba po ninu eje o le se akoba fun isan lati gbe eje yi ka ara papa julo iwo ti o ni arun atogbe pelu eyo sise ni gbogbo igba ebi yo ma pa e ongbe yo ma gbe o airo orun sun dede iwo yo ma ru yo ma gbe koda egbo ara re ko ni tete jina se toju arun atogbe eleele se akoba si isan ara re ti yo si nira lati gbe eje kaakiri ara wa yo si nira lati se ohunkohun iwo ti o ni ifunpa giga gbiyanju ki o toju re daadaa eleele se akoba fun isan lati gbe eje yi ka ara ati lati da eje pada sokan wa eleele fa low blood pressure teje ba di yo nira lati gbe owo ati ese daadaa ati lati fosoke fosodo aitoju isan ara o le se akoba fun obinrin ti yo ma mu nkan alejo ma wa pupo fun opolopo ojo lai duro lasiko iwo sati ma bo wa si le ise miracle herbs international mr guarantee ibikibi ti o ba tin bo sokale ni ile epo nnpc ga kan bi sale ni ilu lorin ya si ona to wa legbe ile epo ladojuko alangwa petesi to wa legbe rotnus ni ofisi wa ri wipe ori bana wa nbe ko to wole o tabi ki o pe sori number yi 07066799793 lekan si 07066799793 ona ni WhatsApp number mi tabi ki e pe mi sori number eleyi 07036508206 lekan si 07036508206 ti isan ko ba le gbe eje si bi nkan omokunrin daada boya penavin block o le se akoba fun okunrin yo si so di akurete lodo aya re ti isan inu irina re retina vein ba da ise sile ele le fa ki o ma ri kurukuru tabi ki irina re da ise sile tabi ki irina wa ma wa omi ipe ti a peju soku ti a ba se be fun alaare o se se ko ma ku yo ni alafia awoka laku egbe aromolegun arun isan ara ni papa julo lasiko ojo tabi asiko otutu janjan owo janjan ese ese wuwo lati gbe orun owo orun ese orun ejika orunkun ibaradi ati bere inira ati joko wahala nla ati dide inira koda iwo ko le rin lai lo popa o ni alaafia ni gbogbo ara ati orikeriki ara re ele iri be tori isara re ti da ise sile eje ki a toju awon arugbo wa owo kan ese kan ti da ise sile airo orun sun aya didun ori fifo lore kore owo gbigbon ese gbigbon bata yi o ma jabo lese re fun itoju arun isan a o se iwadi lekun rere pelu orin te igbalode lati mo kini nkan to nfa ilera ara re olohun oba iwosan yo wu esan a o ni fi aisan lugba ame nikan ko to dide wuya fun itoju ara re ma so pe mo ti nawo nawo nawo mo ti gbiyanju gbiyanju gbiyanju ko sise kan si wa Olorun yo lo wa lati da alaafia pada si ara re alaafia yo si je ti e lagbara Olorun ibikibi ti o ba tin bo sokale ni ile epo NNPC ga kan bi sale ni ilu Ilorin ya si ona to wa legbe ile epo ladojuko alangwa petesi to wa legbe rotnus ni office wa ri wipe ori bana wa nbe ko to wole o tabi ki o pe sori number yi 070 66 799 793 lẹ́ẹ̀kan sí 070 66 79 97 93 òun náà ni whatsapp number mi tàbí kí ẹ pè mí sórí nọ́mbà eléyìí 070 36 50 82 06 lẹ́ẹ̀kan sí 070 36 50 82 06 tó o bá ti ń ṣàkíyèsí àwọn kùdẹ̀kudẹ nínú àgọ́ ara rẹ gbéra ńlẹ̀ máa bọ̀ Ọlọ́run ọba lọba ìwòsàn yóò lò mí fún ọ láti wù ẹ sàn lágbára Ọlọ́run.
2: Mo mọ̀ pé wẹ́ńjẹ́ o, oògùn jẹ́.
0: Ohun pàtàkì ni ìlera jẹ́ fún ni. Àrùn tó takú tọ́lọ́hun ò níbi rè. Sọ fún báyìí wípé kì í ṣe ilé rẹ̀. Ilé-iṣẹ́ Miracle Arts International, Mr. Garanti àgbà oníṣègùn ìbílẹ̀ tó mọ ewé àtẹ̀gùn. Tọ́fin sọ mọ aráyé lóore ti dé láti ṣàyẹ̀wò àìlera lóríṣiríṣi ọ̀nà pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé. Kí wọ́n lè mọ irú àìsàn tó ń bá ọ fínra. Àìsàn wo ló ń ṣe wọ́n tó ti rò pé ó sọnà àbáyọ. Àwọn kòkòrò ara ti ń fa ìṣòro ságọ̀ ara ẹni. Ọwọ́ ó máa kúrìrì, ẹsẹ̀ ó máa kúrìrì, ojú ẹni ó máa wò bàìbàì. Lára ó máa yúnni. Àìlèṣe déédéé ọmọkùnrin àti nǹkan àlejò ọmọbìnrin ti ń ṣe ségesège. Yóò mú kí ni obìnrin ó máa wú lábàdì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tètè gbéra báyìí. Máa bọ̀ wá sílé iṣẹ́ Miracle Aba International, Mr. Garanti. Ó lè jẹ́ mọ̀ràn lásán ló nílò. Tọ́rọ̀ rẹ ó sì dayọ̀. O ti tọgbọ́ tọgbọ́ igbó ti dí. O ti tọ̀nà tọ̀nà ọ̀nà ti gbàyà. Mọ wulẹ̀ sòkò kiri mọ́ o. Fún èyíkéyìí ìṣòro tó ń bá ọ fínra. Ẹ máa pè sórí nọ́mbà yìí 070 667 99793 lẹ́ẹ̀kan sí 070 667 99793 Ilé-iṣẹ́ Miracle Arts International, Mr. Garanti ló sọ pé a ò ní fàìsàn lògà.
3: Ní gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa. Kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹní mowó Diamond 88.7 FM. Ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá, ìfikùnlukùn, lẹ́ka àmúlùdùn, eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o. Diamond FM, ìkànnì tó ń tàn yẹrin.
4: In the finest city of Ilorin lies a secret.
5: Diamond 88.7 FM.
4: Radio like no other. Tune in and discover these flavors. Simply relax, close your eyes, and enjoy the sounds. Get it into your system. Diamond 88.7 FM. Radio like no other.

0: in the fine city of Ilori lies a secret.
1: Diamonds 88.7 FM.
0: Radio like no other. Tune in and discover these flavors. Simply relax, close your eyes, and enjoy the sounds. Get it into your system. Diamond 88.7 FM. Radio like no other.
2: Agbára ọ̀rọ̀ ètò kan tó tún kalẹ̀ kàsàgbà sí Diamond 88.7 FM Ìlọrin ní gbogbo aago mẹ́wàá àbọ̀ lálálẹ̀ Friday 10:30 PM ẹ wá gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run lọ́nà ọ̀tọ̀ tó ń tìrírí agbára ń bẹ nínú ọ̀rọ̀ mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà ọgbọ́n wo làálò tàfi káyéjá nírú àkókò bí èyí àyè ń bẹ láti dá sétò ẹ pé atọ́kùn ètò Prophet OK Paul àkàndá Olódùmarè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 09033379533 agbára ọ̀rọ̀ ọ̀tọ̀ Seyi o gbodo mi see agbára ọ̀rọ̀ ètò kan tó tún kalẹ̀ kàsàgbà sí Diamond 88.7 FM Ìlọrin ní gbogbo aago mẹ́wàá àbọ̀ lálálẹ̀ Friday 10:30 PM ẹ wá gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run lọ́nà ọ̀tọ̀ tó ń tìrírí agbára ń bẹ nínú ọ̀rọ̀ mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà ọgbọ́n wo làálò tàfi káyéjá nírú àkókò bí èyí àyè ń bẹ láti dá sétò ẹ pé atọ́kùn ètò Prophet OK Paul àkàndá Olódùmarè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 09033379533 agbára ọ̀rọ̀ ọ̀tọ̀ Seyi o gbodo mi see ya.